0: mẹ́pàjọ́.
1: Ìdí ìwìyàn All Radio. Ìdí ìwìyàn All Radio.
2: Àtinamúra, your boy, I'm bizarre.